àwọn pípẹ́ tó ẹ pẹ̀lú kún àzọ́ èyí ṣe ní ẹwàgò lọ́tẹ̀ gírígírí wípópónú dó lọ́tẹ̀ àwọn pípẹ́ lọ́tẹ̀ jírọ́jírọ́ tó wípópónú tó ó tẹ́tọ́ ẹmẹ èyí déwédó. Àwọn pípẹ́ ebi kọ̀gọ́ná èyí tó kọ̀gọ́ná bó sọ́tò dídé dúàlì ò. Àwọn pípẹ́ èèmà tó àfihàn àwọn pípẹ́ tó ògbẹ́ tó ń gọtọlẹ̀. Èèmà tó àfihàn àwọn gán àwọn pípẹ́lẹ̀ tó èèmọ̀ di ọ̀nà kó sọ àwọn gán.